0: ìbejì yìí. Aló ni àwọn ìbejì yìí.
1: Náà ẹjẹ máa lọ ẹjẹ sọ ẹnikẹ́ni ìbejì wo. Ọmọ 77 ni wọ́n gbé wọ church lọ́jọ́ Sunday tó kọjá yìí. Àwọn ọmọ church náà kúkú ń gbọ́ tá à ń sọ yìí. Lóṣooṣù bí ṣe máa rí nìyẹn. Ohun tí mo fẹ́ fi gbogbo ẹnu sọ ni pé a pàdé lórí Facebook nísìn. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ Ọlọ́run gbọ́ fún ọmọ bíbí. Wẹ́n mà lẹ́ẹ̀tì pàdé mi ní Sunday. Gbogbo Sona church wa pátápátá ní agbára Ọlọ́run mo fi gbogbo ẹnu sọ. Ibẹ̀ ni ó ń kálukú ọ̀lọ́ tẹ́ẹ̀tì lọ gbọ́ mi 77 anointing oil àti pépà yẹn. Gbogbo tó bá rẹ́dì ó di Sunday ní gbogbo Sona church àti Wẹ́mà náà lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ wà nìbàdàn Wẹ́mà and co. Ẹnìkan níbo la ṣe fẹ́ ṣe o? Àwa tá a wà ní Kwara nílọrin lọ́hùn. Now ibi ilé yìí ó ti ṣe sáfíìsì tìyín. Ẹ jẹ́ ń pe Pastor Govlo ọya ẹ bá ń sọ ibi tá a ti ṣe. Ibi táwọn èèyàn wà ní ọjọ́ Sunday.
2: Láti ibikíbi Gíríálímì Ọfà Garage ẹ wọ mọ́tò tàbí ọ̀kadà tó ń lọ sí Amsterdam. Ẹ sọ̀kalẹ̀ ní ilé epo Agaka. Ẹ yà ní ọwọ́ ọ̀tún yín ní ọ̀nà òṣèré òkè. Ẹ bèrè bí oyin event center. Ẹ bèrè bí oyin event center. Bí oyin event center. Ibẹ̀ ni àwọn ọmọ Ọlọ́run jíjí ó ti jọ́sìn. God bless you.
1: Nice. Gbogbo ẹyin ọmọ Ọlọ́run tẹ ní àǹfààní àti gbọ́ mi. Ibi bí ó ṣe máa lọ nìyẹn. Ọjọ́ Sunday ní Wẹ́mà pẹ́pẹ́ yọ pọ̀nmọ́. Ẹnìkan ní wòlíì kìí la fẹ́ fi break lónìí. Àgbọn àti ẹyin méjì méjì. Mọ́mì try. A ti ń gbá àwẹ̀ bọ̀. Àwẹ̀ kan bá àwẹ̀ ńlẹ̀ ni. Ẹyin ni agbára Ọlọ́run méjì méjì àti àgbọn nǹkan tó white méjì. Òní jẹ́ ọjọ́ tó lápẹrẹ. Orí ọ̀fẹ́ ni. Àmì gbogbo ẹyin ọmọ Ọlọ́run tẹ mọ̀ọ́mọ̀. Ẹyin wo lẹ̀ tí ìsun rẹ má jẹ̀mú yín. Ọlá àtọ̀tún lá ni mi ò ní sọ mọ́. Ọjọ́ Sunday ni climax. Gbogbo ẹni tó ní ọrẹ má jẹ̀mú ẹ̀ tó fẹ́ san láàárọ̀ yìí. Bíbélì ló sọ bẹ́ẹ̀ ó ní kó àwọn àyàn fẹ́ mi jọ jẹ́ wọn ó fi ẹbọ bá mi dá má jẹ̀mú. Òní ìlú pé ọjọ́ karùn-ún tá a ti ń sọ. Ẹ̀yin tẹ́ ẹ ní ìdá mẹ́wàá náà àǹfààní aláìlẹ́gbẹ́ lélẹ́yìí wọn ò ní yọ́pọ̀. Ẹ̀yin tẹ́ ẹ ti san san tàwọn ọmọ rẹ náà. Account number church ni 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Bí èèyàn ò bá wọlé ẹ lè lo eléyìí 2017 42 90 47 Comfort Life Mission International ni yẹn ó gbé jáde. First Bank nìyẹn. Ẹjẹ́ ń ṣe báyìí. Ẹjẹ́ ń tún pe brother ìwò.
3: Orúkọ mi ni Adébáyọ̀ Babátúndé Olúwa Fimi Dára Ire.
1: Olúwa Fimi Dára Ire sókọ yín nìyẹn.
3: Orúkọ tuntun mi nu. Ní 2023 October ni mo join ìjọ Comfort Life Vision.
1: 2023.
3: Bẹ́ẹ̀ni láti ọ̀dọ̀ ìyá tó bí mi lọ́mọ. Mọ́rin mi mo dúpẹ́ lọ́wọ́ gbimọ̀ gidi gan. Torí tí ìbámọ̀ jọ ẹni ìbámọ̀ ráre kiri inú ayé ni.
1: Church.
3: Nígbà tí mo wà Mùsùlùmí ni mí, ìdírísì mò ń jẹ́ ńgbà náà yín dírí. So gẹ́gẹ́ bí orúkọ mi mo ti rò pé gbogbo wòlíì àpásọ̀ fẹ́ẹ̀kì ni.
1: Ntẹ́ ẹ̀rọ nìyẹn pé gbogbo wọn scam ni.
3: Scam ni lọ́kàn tèmi scam ni. Mo dẹ̀ lo 36 years mi ò rí àǹfààní kankan. Kì í ṣe pé èèyàn gbogbo àdúrà à ń gbàdúrà ṣùgbọ́n kò yọ.
1: Ọ̀yọ́.
3: Nígbà mo dé orí ìpè ni mo mọ̀ pé àdúrà ń gbà. Ẹ ni mo mọ̀ pé ẹ nídìí àti ṣoògùn kádùrà yóò tó gbà.
1: Ẹ nídìí àti ṣe kíni.
3: Ẹ nídìí àti ṣoògùn kádùrà yóò tó gbà. Àdúrà ń gbà lórí ìpè gan. Ní kété ẹ̀ẹ́mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìyá mi ti pè mí wá sí ẹnu ọ̀nà ìta mo ti ń padà.
1: Tẹ́ wà sọ́ọ̀sì tẹ́ tún bínú
3: padà. Tí ń bínú padà mi ìwọ́nú ìjọ yìí. 77 lọ́tọ̀ọ̀bá yẹn ni mo lọ ni mo rò pé n tí mò ń fẹ́ ni mo gbọ́ lẹ́nu bàbá yìí. Kí ni irú èèyàn wo bàbá eléyìí? Káre èèyàn mọ kéèyàn mọ gbàdúrà káre ó mọ ṣẹ́gìrì.
1: Ẹ gbọ́ sára yín mọ ṣẹ́gìrì.
3: À ń ṣẹ́gìrì gidi gan níjọ yẹn. Àwọn ladies ọ̀yẹ́ pé wọ́n tún tẹ̀lé wa wájọ yẹn bóyá bíi mẹ́ta. Àwọn náà ti wà rí gbogbo wọn ṣubú kalẹ̀. Mo ní ṣé tòótọ́ dẹ̀ ní kinní. Àmọ́ nígbà tí mo wá ń gbọ́ testimony àwọn èèyàn ló wá convince mi pé ó dà pé ẹ nídìí àti pè mí mọ́kẹ́ mọ́ rán mi létí pé kí n ṣe mọ́ wá.
1: Àyà
3: mo wá o.
1: Iná bá gba.
3: Ni mo bá gbà á sórí mo gbà gidi gan. Láti gbà yẹn àṣàǹbá mo ṣàǹbá sìn lọ. Mo mẹ́ṣọ̀ pé mi ìpàsìn jẹ gbogbo tán ní ká ṣe. Mo gbìyànjú ẹ bí mo ṣe lè ṣe. owo ni owo ko sa fere tele tele ko sowo ngba mo wa o sa ni mo wa mo pe mi ti mi ro ti fi mo ro ko bo ti be mo ro ti mo wa le meji lo se kere kere mo sa nwa
1: owo ba nyo
3: owo nyo mo sa nwa mo wa mo wa nigba odi 2025 lo lo ba le gin pade ni pade ti baba mi se ngba na ipade woko woko waya waya tan ni
0: aya le ba ri woko woko le ba pade waya waya aya ya ya ya ya ya
3: ta se ni oru gona
0: loru
3: friday la se amo akesi kan ti mo fe pe ogbo wa si lori iso oru abi adura ta ba wa se ti baba ba pe ipe kan o le ma jojo yen le ma ri nkan yen o
0: to gbo o le ma jojo yen to re lomi o mo nkan to ba ti o mo gbo ah ebi o ni iyanu sele a to ra won pastor kan ti o mo gan o mo gbo so ti wa ri nto fe mo da lohun o olorun bi omo bi o se gba na re ro mo n bo
3: sugbon to ba fi ara re balẹ sori gbogbo to wa yen patapata lo pada ko le ajo ajo adura to tin se ori oke adura ngba nbe o nigba ti mo wa muslim ko mo ma sunkun gba adura lori awon ni pe ah ijo wo nitori gun ha temi ijo wo ba sunkun sunkun sunkun adura nko na ni
0: se pe eyan opin na ma sunkun te n wa igun ha yin
3: baba se o ma suyan ke enikan mo da wa ninu ile o ma suyan
0: o ni sun oru yen
3: ni sun oru yen lo mo ti wa pade mi ipade dare to o wa to bi ose meji mo tin foju so ara madam to wa legbe mi eleyin ju ege
0: eleyin ju ege yin ayo yin
3: ayo mi idunu mi bi mo tin foju so mo tun gba number tan lowo won yin tun pe lo se meji to leru nba mi
0: eru won ba yin pe ke n ba lo pe
3: pe
0: o ba ja mi
3: to ba lo ja mi yo ba tun dun mi bo se agbon sa pe ki oro ori bi a se ri o adupe fọlọ a ti segbeyawo wa ni ana
0: lana lana ijo le se ti
4: ana ni
0: ana na ni
5: ben ben
0: lana lana pom fola ijo itunu
5: ti mo wa yi
0: olorun ipe
5: o mbo adura
0: e wa won ko laya awon re o e wo boju won se fine e wa gbo won ti se wedding won o emi mo se le ri pe n ba ti koko se wedding in fun 200,000 se wa ra won mejeji 200 200. Oni se temi tete tete tete ti ega to le juba nlo
5: aye ti lekun iwo lo ba mi si
0: anasha
5: aye